0: ọdún fún ẹ
1: yàda mi sì fi wá kú mọ
0: ẹbí yàgò
1: ọmọ yẹn náà náà sọ
0: ẹbí
1: yẹn tó bẹ
0: yìí yàgà
1: sá kálọ̀ fún yẹn fi yẹn náà kú mọ
0: ẹbí yàgò
1: Ogwama hey, oh, oh, oh, Father.